de okan nla na si seku pa eniyan kan be ni awon meje miran farapa bakan na lori awon akeko ati oluko ti won ji gbe nipinle oyo awon yumo to sakoso ipinle oyo tin rawo ebe si egbe awon oluko nipinle ohun lati pada senu se ki sa eto eko le tesiwaju gele bi atiku abubakar se tin faraya lori bi won si se fi nesi re rufai se ahamo ti ile ejo si ti sun eto igbejo lori dida sile re si ojo kini osu keje odun ta wa yi atiku ni ha eyi o boju mu to bakan na ni awon omo ogun orilede wa ti se dena si bi awon ma gbebon se fe ji awon eniyan gbe nipinle sokoto be ni ijoba ipinle ohun ti fe fagile idun koko belo truji won ni ko si da nkan ti dauda re yo da bakan na ni ajo to ngbogun ti wa jegudu jera laujo wa EFCC ti setan lati gbe are egbe egbe emeye ti ala lo si waju ile ejo giga ilu Abuja fun esun sise agbateru fun igbesun momi ati kiko owo ti o to 2.53 million million naira million dollar jo lona to tako ofin bakan na ni asofin orilede US Riley Moore ti ni igbese dida olopa ipinle sile ni orilede yi da pupo o ni eyi o je ki abo to peye wa fun emi ati dukiya awon eniyan orilede yi papa julo awon elesin kristeni ti won se ikolu si ni gbogbo ogba ni orilede wa bakan na ni ajo EFCC ti bere wadi lori adari ile ise to n ba ni ise owo kan nipinle Eko iyun Mukhtar Adamu Muhammad ati ile ise meta ti orilede US fesun kan wipe won se agbateru fun igbesun momi ni orilede yi iyun ki orilede US to gbe igbese ijiya to nipon lori won ofere gege odi oke okun nibi ti ile riri to waye ni orilede Venezuela ti gbemi onke eniyan mejile ni ogbon ti onka awon eniyan sewon re si ti farapa yana yana be opolopo ile lo dawo bi odi Jericho ni agbegbe na lekere daraya lowuro toni akoni mo gba iko bafana bafana ti orilede South Africa ti bere si ni gbe sadankata fun iko egbe agbabolu re lẹ́yìn tí wọ́n fàgbà àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè korea republic pẹ̀lú ẹ̀mí ayò ó kàn sí odò lánà òde yìí ìyún nínú ìdíje fi ẹ̀yà àgbáyé tó ń lọ lọ́wọ́ ìbẹ́ oníròyìn oníjú báyìí lọ látorí ìkànnì karùndínlọ́gọ́rùn-ún ó lé kọ́dún dọ̀ wà zobi fm ǹjẹ́ tún pàdé wa ní dédé aago kan kù ìṣẹ́jú 15 nígbà táwọn máa mú ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun wá sí ti gbọ́yìn bàlìkì ìrẹ́wàmí rí làwọ́ àlókà ròyìn ọ̀hún sétí ìgbọ́yìn lówùúrọ̀ yìí àtèmi àti yín wàhálà ìdààmú ó kéré ó tóbi kò ní kọ̀yìn kò sì ní kò èmi náà àmì.